0: ajimo wa nto me o dudu ton do bleun lo e gbanu yo dudu ton do bleun mo lo fie de sien wu de yo ni de yo no yesu me bo wa nu petoro ndo de yo no yesu me bo wa nu petoro asi we no ihu tro me bu no ihu tro me azino zi seme tamburu wanu kha buno zi seme tamburu wanu kha amukunja hodo nina luo azio esi ya ubo do azio chi nundo afo uwi medon ndo nwedo azio chi nundo afo uwi medon beja nwa kha uwe jinyo le konko zuno nyafo ya udo nwe na nyafo bo nwa kha uwe tonka si ya ubo azio nwa kha uwe jinyo e si bonu na tena tukan we na go sans e si en rubo bo e do nu edin tro din me e do flat no fin tro din na flat no edin tro din lo ase obi kan piti piti mo bo e ko he na mo do en nu e e bro nu me e o bo le o e do nu me o cho nu akana mo tin ga se si won won ye ne wo e fe o e yin e ti nu kun ma mo cha fo wi me si ne lo ase o no wi me bo gba nu ko bo ndon weda si o no wime bo gbanu hubo asi bo todo boro ponu ele din ba gbale grojion e ra hun se iso ndon re bo todo boro ponu ele ba gbale grojion e ra hun se iso mamuru a meye esin nje no gutu ton tin o nta ro bo ni afije je asi toron le mo esu wenu e po ohu gan po e awa gboso inu kon ni ile yo pe bali po yo e je na leko e wo zon bo asi no do kan gbeto le era o ko ko chue ka hena wa no kame ni no ye me bua no kame esie e nu fe o de ndo a nu bura fo wi me lo pa di bu no nyi me li ko no nyi me no hu bu o e ku kan asia ase hu kan bu ase si hu bu to nu we a ma si hu i mo nu kun je wa e pe to ro bu nu e di a ha i kon ta ha e ga na do nu ji ro mi e do bu nu e bu le fla si pe to ndo bu li chu na do yin e do bu ni bu le fla ase to ga na do gbe dia one work better and of media we may fear the punan watu mpedu we nu gledu we kakaka buna wanu hawini as e no bi o horu po sa timuna todo beta tomo ru fine tro ru si ndo mi do ase e na bi o horu po sa le timu todo beta tomo ana don na se to le din be na gon in ko tu e matun we si fi de cho kan ba in ko tu e gon yeme e na ba won le win tu e gon yeme e gro esi gbon ye kan ene me kaka wa esu ase to de foro kan to nu tanta bora mo nku je otuto mo asa pa do tutu lo bo to ana we bando bo to je ni ma tun ko to ya ma si do bo nu pere e
1: ra kan ko tata
0: na ma tun ai ma tun ko to ya si do bo nu pere a fi nu fi pe bo mi de le bo nu yin de be yoro nu ba se nu ene nu ene ka do na se ya nu ene yoro nu yin ho gbe ni adu na se ya san wa ma do nu an fun ko gbe ni asi hu se ya ase yo hena wa do tu lu obo be an so bo do nu mele bo nu me ma tun me nkan ton asi do bo ni pelia ase to ka hena ko nkan tu ma tun bo ye ka reyon ine me bi e me kaka o asi wan da se to ra won ni e na bi o reyon tu me ka bo na na su me de ruhen tu nu fi tan da bo jan wa do be wan do mo e de lo bo e lo ma ka su me de ruhen tu nu asi wan do ya e si su to ko e si su no ko amoro e si ya pe to e zon re nu a ma mo abe go si fi nu e si te sen bo yo tu me mu ku hu kwebe awon do ito hesi ai
1: to hesi ja
0: ku asio esin hubo tegbe ase esin hubo tegbe o fun na e po dudo bo mo je metun le ni ro nu ro yesu me wa nu ye nu ye me yo de obo de ibla bo ku so de alo e bru ndi tanta cho wa ni ro e na so si gbali gba alo gba bo na pipe we bo nu bi o hawe tegbe mo esin hubo
1: ho e bo o ho ya to gbe me to me ho le po ora ro ni ni ku do bo so ni kan do o ase ko do mi di tin o ya ri ga fi ya iso ma bo mi kan bi ro me ji ase o ya gbe aji se ga ko sin aji ta me ai me du ase o ta me aso ni mo ko ton ton pe je ni gbaji aji do mi me me ko le be ke ro mi do bobo mi do me ji pe to ri ko ro me ji mi eso bo ton mi bro le o ro me ko me ho lo no a pe ko me so le asi sa le
0: kanji
1: iwe na nu yo e boton medi ka bo fi mi a jeti yo yi tele we
0: kanji
1: do gbe kuro be kan lele enu jara ko gbe be ron pe run pe so a toro meji ma wa mo o bloli
0: bana na nu le o
1: bana wo le bi be kuro na nu mo ko to mo jo e da si sa mo ko to du ka ka fi mi a di ti mi a do nu yo ne ji bo nya wa fi a iso mo no eyo e mi kana wa bo mi no ken to asio uno ken ti uno ken ti wo fite mo e ka go sin ta wori so ko sin anji e ku mo to rawo bo mi ra ko do ji fi mo ku sin anji la se de so ku sin de ji ta si sa po je ni pa we ni na ki meto e wa ra ti me o apo di na ki me gbe yo ai nu yen tan tin lo be ji eo me ne so ho ka mo to na se on po lo ken mo do ko to kaka e wa lo me ji àwọn yàrá inú wa mi kàn fíbọ èmi yàn fà lóyi mẹka yàn inú wa mi kàn fíbẹ yàn fà lóyi ọ mẹra sì pa pé ọ kójọ kó gbẹrẹ máa rọ mi ò wá lóyún ọyìn kọ mi tán ètò mẹra kọ wọya èrò yìí o mẹrin má bẹrẹ mẹrin o pẹtọ kódọ bọrọ nùwó kódọ ọdẹ yọ àpọn yọ ọrọ àti gbanú àkótó ẹ má ka mọ tó ń dé fi ní àbónú kó èèwé níbẹ bí ọmọ ìlú gba yọ àlẹ mọ tó ná dé jì pẹtọ àrọ mẹ ti àṣẹ yọ dọ dé wa gbẹ yọ bẹẹni ọjí àṣìṣìṣì wo tẹ́tí wà sí wà níjì ẹgbẹ́ wa ni a gbẹ́ di yàn é lò yàn é àṣìṣì ọ mẹ́ẹ́ dà ní wo lẹ́yọ ní ló pọ́ níwáyé kún tìfì mọ́ o lẹ́yọ tìfì ọ kẹ́kẹ́ lọ ohun tó kọ́pa pété wọ́n tẹ́ mẹ́rin ìgbẹ́ wọn yóò kó la pé ń gbẹ́jọ́ tóbi tún bọ́ kán lé bàkọ́ dé bọ́n wa o àgbàtàn jí bọ́n bá pọ̀ ọ kùn pété a wọn kán lé ní ohun ìrọ̀lùwàjẹ e me kule maru isia ku san ton wa je ya ti pere pere e je ya ti pere pere yo e je nmo koton mo je ni le di kale ji
0: je nmo na kale ji kale ji
1: a te wa kon a ni ka wa pe me de ne kodo o nde mi ne me na yoro nko ti me no ka mo de a ni mi ka wa gbe ji e ni ta be kon kaka mi do yo mi a so ho ro mi kodo o mi na so nu o yo nu mi ton o pe se apa pe yo e mi na so na we na so ni mo duro nduna pe pe ni me ton ye ko ro fi yo fi le o e ko need ni wa yo ina pe he e do mo e ma le ite a bi o yo e mo kan le mi ro lo ro
0: afian ku
1: o
0: ko gba nwa
1: bo tro o ani an ton do me ra hoji me ho bla re no ma ho mi ber khi wa ni pa mi na ho jo ni ber khi ni ma ho mi o ma na ho ton zo mo e se gbe ni o yẹ́dọ̀ mi ti ẹgbẹ́ sin fi dùn ní ma sọ kó wọ́n gbèrè ló wá gbè yàn gbé o nùwé náà inú mẹ́ra dùsìn sínú akásẹ̀ gbadà ló gbè dálé ọbí kúrò fi é sọ̀nù ọ̀nù mẹ́ra kọ́ sọ̀nù ọ̀nù mẹ́ra kọ́ ní tẹ́ mẹ́ra kọ́ náà wà náà yẹ́dọ̀ mi ti kó tó ń gbèrè kọ́ tó ń kú tó ọ fi iná pélé kan lẹ́dọ̀ fínà wọ́n wù yẹ́ ọ bọ́mẹ̀ bínú ayé wọn dúwọ́ jẹ́ fínà wọ́n kan lẹ́dẹ̀ báwẹ̀ dẹ́ ọ
0: yọrọ
1: kan lẹ́yọ nanu wa yẹ́dọ̀ kó kan lẹ́yọ kọ́ tó lè jì nùgbọ́ é ma sọ kó kan lẹ́yọ wà kan lẹ́yọ sọ̀nù ìwé mọ̀ kọ́ tó ní e sọ ni yelo e ma wa ko gbe ya e wa ko gbe yo e sọ ni fiti ya kan le juro yo kan ko lo no huru ho gudo kan le juro yo kan le ko mo no huru ho gudo me de kan le de ba wa re do ni yo e yo mi we wa pere nton di yo mi ha mo kan e sọ ton ha e mo kan le mo ledu e ma pacha mele kaka ko pe asan ji jeji bo mu je ho do ni ji kan me ya be kan me ya be yo e yo yun we le yo e wa so àlìyànú yà sí sa téńgbéjú ọ náà ó rọ ìyé rọ nnáwé bó ma fọ tó di ayé ọ ànọkẹwò ẹyà bó nọ kàlẹ́ ìdíwọ̀ dúró yọ àtẹkọ̀ ọ̀hún ànọkọ̀ kàlẹ́ ọ ẹnà gosi fi bó nọ mẹjì yìí mẹrẹ àfi mi bó ṣàfo ẹ ò dáwọ́ ẹfìdì yàn ẹ kó di kàlẹ́ tọ́mẹ dáwọ́ ẹkọ́ fìdì yàn làlẹ́ mi àkó dùmẹ́ àtẹkọ̀ ọ̀hún àdókò bẹ̀ hún má pẹ̀lú sẹ́wádùn sanu mẹ́ràkọ́ ló ẹ̀dùn sanu ò mẹ́ràkọ́ àlẹ́yìn àwọn ọ̀gbọ́n tó máa lọ yẹsí à bẹ́ẹ̀ kẹ́hìn aṣọ ìlọ́kànlẹ̀ lẹ́nu ọ̀gbọ́n kàlẹ́ ẹ̀kún kàkà fìyọ́ lẹ́nu máa dùn àrẹ ẹ̀jẹ̀ àdúgbò kọ́tọ́ fẹ́lẹ́ gbé jẹun kan ẹ̀ṣọ́ nàwíyẹ sìn fìyọ́ kúrò yìlọ wọ́n sọ fúnfún kàlẹ́ náà bó fide fo kula yolo kalina bo kula dana bo de uka kaka me ha ro gbe o ku va ma mo ko to ko no bi o ko ta me so mo wa be la ko chu gbe to ni be no mo po mo sin gidi ko la ko aji e lo yo no wele ro be ji ko jo ko ro ni ko mo ni ro ko to me do na ken
0: ma do no ko
1: ma ro no ko me ma ko yo e ko si jo no to bo o ko yi yo ro po sin fi lo ko pa to ko ku di me ra gbe ndi ka fle o ji wa e ro mo e play yo yo ndi yo e ya gbe da gbo e ma so si ko ti ne mi ko mo to na o me ji le èyí lọ́mẹ̀dì ọ̀mẹ̀dì mílẹ̀ kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ́rin mẹ́tí o ẹ̀mí kún ní ọdún mẹ bẹ́ẹ̀ mi nàdọ̀ kọ́wájì àdọ̀ hún èmi àdọ̀ kọ́ hún mẹ́ta kọ́ ìtọ́ ìjọ pẹ̀tù ọjọ́ ìjìnlẹ̀ mọ̀ pẹ̀ má kà ń bí ọ̀rọ̀ wọ́n sọ rúdi jíde inú mi wọ́n rúdi jíde wọn dáadé rúdi jíde wọn dáadé mẹ́ta kọ́ fi ọ̀nù lè rán jẹ̀ dónú wà bẹ́ẹ̀ náà kò ń gbèdì rọ́nà sọ́ọ̀sì pété nǹkan sí pété ọ̀ẹ́tọ́ wọn náà kò pé tọ́ wọn jì bẹ́ẹ̀ náà wọ́n sọ lómi rè.
0: Edule nɔ bɛ fi ase na mɛ bɛ si yɔnɛ bɛ na se mɛ fɛn nuwɛ yɔ ezati nuwɛ bo fɛn nuwɛ le yɔ akɛn ado ase wu yɔ bo kɛn na tse nu kɛ gbedzi lobɔ edo atsɛ ne bɛ sɔ biɔ latɔn bɛ yɔ ero yɛ na dzo nuwɛ do esɔ si dzo doa do ko biɔ latɔn bɛ ko na kpɛtɔ gege lɔ etsi mɔ eto ɔxɛku wɔ to ɔxɛku bɔ kedze kpɛ gɔte yɔ ase di esɔ mɛ te wosɔ kutu te to ase di esɔ mɛ sɔ kutu te agbetɔ de fo ɛlɛ ayigbe wɔ to ɔxɛku. Pẹlẹ pẹ afihan ku de fo bọra pe tu bọra da pa afihan ku ne lọdọ ẹ ma na te ma pe ma da tu emi o nu e jẹ bọ to ọkẹ ku emi na nẹ atsẹ ẹ nẹ bọ ẹkẹ na gbọn atsẹ ẹ nẹ bọ ku ẹkẹ to ọdẹ ẹkẹ na gbọn atsẹ ẹ nẹ bọ ẹkẹ na tu kanu pẹtọ nu esi kanu de fo sọ huzu pẹtọ de fo sọ huzu kanu yọ ẹkẹ na tọ atsẹ nọ fi azewowe ọlọ wa de yọ azewowe ọ wa de mẹ bọ ẹ ẹ yẹ atsẹ bẹ ne yọ ene nu yẹ daliwẹ fi ekele ama. Amadine kwa maye nwe ne lu jije we yo asia wa ni lo e lo ya che we mba do la me e ye zevi yo bo so yo a che ne lu la to me e do hon hon bo hen na ifi ne bo ipe me ne lu fi ne bo na yi san lo eto me e o ye to do ye ubura kutu kan yo na bo ro yo eto nu a da ma lo e na le ko a da ma lo na le ko fi ase wo yo wa de ase wo yo me wa ze glogo si ndo ase wo yo me o e wa ze glogo si nu ye ne inu ye do do yo kan ye lo gbe me le ewe esan chewe inu ye ne le etin me bo tin me tin gbe juto e wo zon no afi ono do mi ji ase e henu gble de bo de njon njon ton lo mo u peru to kon tun ton bi ki bon le bi no awe bo we bo amo che ne lo me ne si be yi be do kan li we na blodo be yi be huzu yan yan bo bi o pe se do yan yan me e wo so ase ada se wo yo bo ida lo do nu yan yan wa me o a che ton ku si me ji ba se wu yo no bi o me eyi nu de ma re ayin gun gan si nu bo ai gbon se golo san liji bo wa wa o ase wu yo dudo pe ji pe me bo ase egbon fi de bo e tro ko e na so pe kan e mejo le ko bi ni e jule we de bu nu na so lo e ka ti mo gbe ro na fo ni
1: e na fo e na ko e vo lo lo yan
0: fun kun e fi